níbo ló lọ lánàá tó sọ fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o boko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, fine. The station where they hot.

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹ yẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: The station where they hurt.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State or call 070-3106-1687 or WhatsApp 080-2389-4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.

0: ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ni tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísirísi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
1: The station where they hot.

ètò tó fọ́n mọ́ lóye tí wọ́n ní àṣà àtiṣe náà fi yàtọ̀ sáwọn tó kù tó bá jẹ́ tí lóye rẹ̀ ìdárayá.

0: 107.3 Anima Fun.
1: Fine, fine. The station where the hearts.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mo ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣé o mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowóde dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State or call 070-3106-1687 or WhatsApp 080-2389-4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó ṣe.

lọ́rẹ́ ṣiṣẹ́ pàápàá jùlọ láti ẹsẹ̀ kùkú láti rí pé àwọn jẹ́ kí àwọn èèyàn wọ́n bá àwọn èèyàn pé wọ́n dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọdún 2027 ètò ìdìbò ìtí yóò wáyé yìí wọ́n ní ọ̀dà dalẹ́ni tí ó sọ ọ̀rọ̀ yìí gangan ẹni tó jẹ́ pé òun gangan ló jẹ́ olùbáṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ bí ààrẹ tẹ́lẹ̀ ìyẹn ààrẹ àná ìyẹn late president Muhammadu Buhari Bashir Ahmad ni wọ́n korúkọ bàbá yìí wọ́n ní àwọn gan ló mà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìmọ̀ràn wípé a ní ẹ̀tẹ̀ deploy àwọn mínísítà kó tètè lọ sí ìlú wọn gangan o wọ́n ní kó kálukú pa lọ sí ìpínlẹ̀ rẹ̀ wípé láti ẹsẹ̀ kùkú gan kó ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ kó máa wọ kó àwọn ènìyàn jọ pàápàá jùlọ ní àwọn hall àwọn town hall kó máa lọ kó àwọn èèyàn jọ kó máa lọ ṣe ìpolongo ìdìbò láti rí wípé wọ́n mú àwọn èèyàn láti dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò èyí ò wáyé ní ọdún 2027 yìí nínú èròngbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti rí pé àwọn náà tún wọlé sọ bí elékùọ́ ní sáà ẹlẹ́ẹ̀keje ètò ìdìbò ó súnmọ́lé o ẹni tí ó jẹ́ olùbáṣiṣẹ́ papọ̀ fún ààrẹ àná òun ló sọ ọ̀rọ̀ yìí o wípé ẹ wo ààrẹ ẹ ti mú káwọn mínísítà kan sí kínní kan ti máa lọ sílùú wọn kan lọ sí ìpínlẹ̀ wọn láti rí wípé àní kún ló bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé ó yà o ẹ dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún ọdún 2027 nísà ẹlẹ́ẹ̀kejì ó dà kí n sáré mú ìròyìn eléyìí náà láàárọ̀ yìí ṣe é mọ Isaac Fayose ọ̀dà òun ló jẹ́ bí àbúrò fún ẹni tó jẹ́ bí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ ti Èkìtì ìyẹn Ayọ̀dẹ́lẹ́ Fayose Isaac Fayose tó jẹ́ pé gbajúgbajà oníṣòwò tó sì jẹ́ pé wọ́n ní lórí ẹ̀rọ ayélujára náà pé bàbá yìí náà a máa fojú hàn tó jẹ́ pé òun náà ó tún ṣe ẹnìkan pàtàkì tó ṣe kàngbà ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ ayélujára wọ́n ní Isaac Fayose lé o wọ́n ní ó mà ti sọ nǹkan kan wọ́n ní sẹ́rí ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ìyẹn APC

0: Services, a great opportunity don't land gidigba. Anfani orire ti de lati le se Million Point Ventures. Ko si wahala, ko si soro mo lori Money Point. Pelu le se Million Point Ventures. Million Point Ventures, na the trusted Money Point partner. We dey offer opening of Money Point business and personal accounts, Money Point ATM cards. Don't become easy. And easy access to your funds for Million Point Ventures. It don't dey easy for you to take your Money Point POS machines perfect for business owners and agents. For Money Point, no more muru, no more magomago, no more problem, no more frustration. Million Point Ventures don't dey there for us. Position robo lori Money Point pelu le se Million Point. Million Point Ventures located at opposite Unity Bus Stop before Kola Bus Stop, Ayitoro, Ogun State.
1: We also handle DSTV, GoTV, SLTV subscriptions, sales of recorders, labor bill payments that is absolutely free of charge.
0: For more tori, call on WhatsApp 08100687995. Come to Million Point Ventures today and begin to enjoy Money Point ya la you know.
2: Million Point Ventures.
3: Ayẹyẹ tó ń bọ̀ lọ́nà yìí ṣé kìí ṣe pájọ kí ọya kátó rẹran màálù ra.
4: Irọ́ o.
3: Ṣé ògbọ́n ni wípé ohun táwọn wa lọ Sokoto ó ti wà lápò Sokoto wà? Ògbọ́n nípa iléeṣẹ́ Mr. Kabiru Ọláide, Ajẹ́sìnlówó Ọláide the Counselors and Meat Seller. Àwọn ẹran màálù fún oríṣiríṣi ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Ayẹyẹ ọdún ni, ayẹyẹ ìnáwó ni. Màálù ní rírà ó ti di rọrùn lájọ lájọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà. Àwọn ẹran màálù tí ò lárùn lára tó dápẹ́ tó wojú rí ni wọ́n gbà nílé iṣẹ́ Mr. Kabiru Ọláide. Àǹfààní wà láti bá ẹnikẹ́ni gbé ẹran tí wọ́n bá họ́dà láti ilé iṣẹ́ wọn lọ sí ibikíbi tó bá fẹ́ kí wọ́n gbé wá. Bákan náà, àǹfààní tún wà fún gbogbo àwọn iléeṣẹ́ ńláńlá àtàwọn olókoòwò kéékèèké tíṣẹ́ wọn jẹmú ẹran màálù. Àǹfààní mìíràn tún ni wípé gbọdún bá ń bọ̀ tàbí bí ayẹyẹ bá kàn wá, tẹ́nìkan ò sì lè dódìdí ẹran màálù rà. Àǹfààní tún wà láti jọ dáwọ́ pọ̀ fi ra ẹran màálù lọ́dọ̀ wọn. Ìgbádùn ti dé ká máa jẹran lọ yàlàyòlò. Home address ló wà ní opposite Dabuketi School, Ejigun Ayétoro, Ogun State, tàbí Mopo Junction, opposite Evergreen Estate, Via Ayobo. Fún àlàyé tàbí ìbéèrè ní kíkún, ẹ lè pè tàbí kẹ WhatsApp Mr. Kabiru Ọláide sí 09077753313 tàbí 08108844172. Níbi ayẹyẹ tó ń bọ̀ lọ́nà yìí, àjẹnà àjẹtayín.
5: Ẹ̀tẹ́ tí sì gédé pàtàkì yìí. Ilé-iṣẹ́ TC Technical Services kórè wọ̀lú o. Tẹ́ ẹ bá fẹ́ tún fóònù yín ṣe, ẹ kàn sí ilé-iṣẹ́ TC Technical Services. Ṣé phone screen lẹ fẹ́ tún ṣe ni? Calibration ní tiyín ni, pallet troubleshooting, network problem, charging port issue àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé-iṣẹ́ TC Technical Services yóò bá yanjú rẹ̀ pátápátá. Wọ́n tún fóònù ṣe, bẹ́ẹ̀ ni wọ́n tún ń ta àwọn èròjà ara fóònù yẹn, phone accessories. Bákan náà ni wọ́n tún ń tún rechargeable fan, Bluetooth speakers, lamp àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe nílé-iṣẹ́ wọn. Address wọn rèé o. Number 8 Kufo Street, Megida Bus Stop, behind First Bank, Ayobo, nílùú Èkó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0803-207-2477. Gbọ́ mi dáadáa 0803-207-2477 tàbí 0817-664-4128 0817-664-4128 tàbí gmail tzoludari@gmail.com. TC Technical Services, ilé-iṣẹ́ tó gbóúnjẹ.

0: mi igbogbo lana to so fanu ah faji san bi bi mo se nje ni mo mu be ni se pe faji owe ni na se sugbon bo loro ju ale lo nta mi lara bi olorin to ni lala mi nile aye edumare je lenu ope lo so gbogbo la o se ri nigba ta ba dagba nigba ta gbara oni simo lati le sise papa bi orilede se njanu kale si lojojumo yi eh yo to lo se faji nibo ni site re wa gbogbo lo ba le re de ko ma si kekere akan ti ki nile lori be eye gan ma ni te so mo wi pe bo se mugo kan o didi block site kan lo mu yen sugbon sa o boko ba dina ilaki ko olorun ba mi ti seto ile ise kan tan pe ni ewela property and renovation real estate agents awon olorun se ran lowo fun ni lori ba se do nile ba se do nile o fe tale ni o fe ra le ni atorisirisi dukia ti fini lokan bale lojo ola they are ready to find a perfect house that you can call your home awon services won ni ewela property and renovation real estate agents ni won yi estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo eni to lorun baba fogbo si ninu ni fowo de dukia mole address won ni 1 Arowolo street off Ayolo bus stop Ayetoro Itili Ogun state or call 070-3106-1687 or WhatsApp 080-2389-4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ ewela property and renovation tẹ́lẹ̀ jọ fowó ṣe nǹkan re.
1: bẹ́ẹ̀ náà ni bá a ti máa ń já sí létí pé ẹ̀yin náà láǹfààní láti darapọ̀ mọ́ wọn kẹ́ máa tà ní wàràwàrà ó yà o tẹ́ ẹ ti mú báírò yín ẹ mú gègé kẹsì mú tákàdá ó yà o ó yẹ kọ́ lẹ̀ báyìí mo lè fẹ́ kọ́ sí sínú fóònù ni 08023088908 08023088 òun lẹ́fì tí kí ni lẹ́fì pè wá sí ẹ̀bá fẹ́ olówó ọjà tẹ́ náà tẹ́ fẹ́ kúrò ní kọ̀rọ̀ tẹ́ fẹ́ bọ́ sí gbangba òun náà làgúnmu owó bẹ́ẹ̀ náà lórí ajá balẹ̀ rẹ̀ o ètò jẹ́ pé ó ń ṣe kíni ó ń tẹ̀ ẹ́ síwájú ní 551073FM ó dà lẹ́nu ọmọ yọ dẹ́túndé ọmọ bàbá ọdẹ́tókun ó dá náà mo ní ṣe ẹ rántí ìròyìn tí mo mú tẹ́lẹ̀ ṣe lè rán létí dáàdì ok ọ̀dà èmi náà gbàgbé ẹ jẹ́ kí n mú wá báyìí o wọ́n ní àní wòlíì ìránṣẹ́ ọlọ́run kan rèé tó wà tó ti ju ọ̀rọ̀ kan lẹ̀ ṣe mọ ẹni tó jẹ́ adarí ìjọ tí wọ́n pè ní iri evangelical spiritual church ìyẹn ẹni tí wọ́n pè ní prophet primate elijah ayọ̀dẹ́lẹ́ wọ́n mà tún ti sọ ọ̀rọ̀ kan wọ́n ní ẹ̀wò ọlọ́run ti fi hàn wọn gbangba pé sẹ́rí lọ́dún 2027 ìpé tí ààrẹ bola ahmed tinubu tó wá pé wọn ò bá lọ rè é wọlé ò tún dàbẹ́ni pé orí ò sí wọn lóore wọn ni ó ṣeéṣe o kò jẹ́ pé àwọn wàhálà kan wàhálà ròdòròdò kan wọn ni ó ṣeéṣe kó mà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí bàbá yìí bí wọ́n ti ń sọ wọ́n ni pé ọ̀rọ̀ yìí ló jẹ́ pé ó jáde lẹ́nu ẹni tí ó jẹ́ bí agbẹnusọ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ń lọ ìyẹn mídíà wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀ṣọ́ olúwatósìn prime ayọ̀dẹ́lẹ́ àwọn ni wọ́n ti sọ lójú ọ̀rọ̀ yìí o wípé tí tinubu ààrẹ bọ́lá ahmed tinubu tó ń bá lọ rèé kùnà láti jẹ́ pé wọ́n wọlé wọ́n ní pé yóò ní impact kan tó jẹ́ pé negative impact lórí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà o wípé ẹ wo ìdàrúdàpọ̀ wọn ló máa wáyé tó sì jẹ́ pé kó tó di pé gbogbo ẹ̀ yóò wálẹ̀ pátápátá wọn ni yóò ti gba àkókò wípé bẹ́ẹ̀ sì ni wípé ààrẹ bọ́lá ahmed tinubu yóò jẹ́ nǹkan tí ó fẹ́ nira fún wọn láti rí wípé wọ́n gbé ìjọba kalẹ̀ fún ẹnikẹ́ni tó bá dàbí ẹni wípé wọ́n ó jáwé olúborí wọ́n ní ẹ wò wọ́n ní torí pé wọ́n ní wọ́n ti gbà wípé àwọn ò lè ṣe kí ni àwọn ò lè kùnà ètò ìdìbò tó ń bọ̀ yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ gan tó yẹ pé wọ́n ti rò wípé no wípé automatic ni ààrẹ bọ́lá ahmed tinubu tí wọ́n fi wọlé ní ọdún 2027 wọ́n ní ṣùgbọ́n tó bá lọ rèé ṣeéṣe wípé kódà báwọn ṣe ń wò yìí pé kíní ó máa ń fi wípé ó máa ń fi ó ṣeéṣe o kò jẹ́ pé ẹgbẹ́ òṣèlú míì ló máa tún ṣe kíni ló máa tún wọlé bí elékòó o kódà wọ́n ò sọ ẹgbẹ́ òṣèlú kan kódà wọn ò lè sọ pé ẹgbẹ́ òṣèlú kan báyìí wọ́n ní ṣùgbọ́n ó ṣeéṣe kó jẹ́ pé àwọn ìtàjẹ̀sílẹ̀ ó lè wáyé o kí ààrẹ bọ́lá ahmed tinubu tí wọn ò bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ mú lójú ìwé ìròyìn ti drip post tí mo mú dání láàárọ̀ yìí eka siwaju ati siwaju si oda ya gin tun mu eleyi na wa o won ni lodun 2027 bakan na se mo Isaac Yusuf hey o ma so awon oro kan fun awon to je bi alatileyin Peter Obi Isaac Yusuf oni emura o eyin te je alatileyin Peter Obi oni emura ogun edako hey se bobo pabo popo lese loro eto dibo je ni oni emura ogun o tori pe emura lati ja emura lati ja ewo enikan to je oloye pataki ninu egbe oselo Nigeria Democratic Congress NDC Isa Yusuf won ni awon re o to si je pe won ni ajafeto eniyan ni won awon ni won soro yi o ipe seri eyan lati leyin Peter Obi papa julo lodun 2027 ta nwo to tin kan lekun wa yi ipe e tete prepare lati se kini lati jara yin gba lọwọ awọn to ye pe afurasi to je bi awọn togi oloselu won ni ese jara yin pa be ni kesi mura ogun won ni lati je pe eto dibo gode won ni opolopo gba bayi lo je pe awọn bi togi won ti lo se kini won ni on call won wi pe e mura ogun e na se kini e jara yin gba o won e jara yin gba gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá yìí èyí tí wọ́n sọ wọ́n ní tó bá jẹ́ pé àwọn tó jẹ́ bí agbófinró lórílẹ̀-èdè nàìjíríà wọn ò bá lè dáàbò bò yín wọ́n lẹ́yìn ó sáwọ náà láti dáàbò bo ara yín wọ́n ní pé bẹ́ẹ̀ ni òfin ó báyìí gba ẹnikẹ́ni láti dáàbò bo ara rẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní eléyìí tó jẹ́ pé ó ṣẹlẹ̀ sí ẹnìkan tó jẹ́ pé ó jáde du ipò ní ìpínlẹ̀ ti Enugu ṣe pé wọ́n ṣe ìkọlù wọ́n ní pé ìkọlù tó bá fẹ́ wáyé tó bá ti ń bọ̀ wọ́n ní ẹ má kọlu ẹnikẹ́ni o ṣùgbọ́n tó bá fẹ́ kọlù yín ẹ̀yin náà kọlù wọ́n gẹ́gẹ́ bí Isaac Yusuf bó ṣe sọ fún àwọn tó jẹ́ bí alátìlẹyìn fún Peter Obi tó jẹ́ pé òun gan wọ́n jẹ́ pé wọ́n fẹ́ díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC kódà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó rẹ̀ o tí mo mú wá láàárọ̀ yìí owó kúdí èmi a máa pè ní kòdóskò àwọn kan pè ní ego bẹ́ẹ̀ àwọn kan sì máa pè ní kíní wọn á ní bá mú kíní yẹn kíní ló dàbí kíní yẹn bá bú dáadáa owó rẹ̀ o wọn ní èèlò gan lowó náírà tó jẹ́ ti orílẹ̀-èdè ti nàìjíríà lọ́wọ́lọ́wọ́ tó fi di ọjọ́ kẹta láyà náà òde òní yìí pé èèlò ni o ìjẹ́ sí owó orílẹ̀-èdè nàìjíríà

0: ojojo akoro aje ile tambak ilato uro. Nje kaabo suri etokan etokan ile iti ile se Khalifa Abatrape ton so nigbo we. Iyun ile se ile to nrisi igba igbadun tomode tagba tokunrin tobirin tonile talejo toyunu atase bi nitori pe baba wa lai baba lalafia oko eni adoko loko aya eni adaya laye omo eni adomo lomo koda dukiya eyan aditelo miran gbogbo yowo tin ba nse ni lago ara ile se Khalifa Abatrape una ni ona bayo si gbogbo tin se ni agbo be se npe wa gbogbo e na lo si ye wa wipe nisele nlogun wa ti sin ba yin la mu opolopo eyan na ni won pe wa ti won lu wa logo enu pe Olorun ba lo gbagba fun wa na si mo be adupo lowo Olodumare to fi mo won mo wa to si fun wa se nje lori eto leni mo tun ni alejo kan pataki ile ti won se alaye ni ekunrere ohun ta ba ori eto gangan ni pato ti mo ri pa to bo kini ohun gbogbo en te ti mo bi se lo e ti mo pe ile ise Khalifa Abatrape awon na ni ile ise ile ti nlo egbogi ododo ewe eso te mo epo e ti won fi npopo ti won fi nse omo araye lore okan je pe ogun ta ba nawo si eyin aroni sun e na la fi gbowo bembe na lowo onikaluko wa ri baba la toju eyan baba ni ba isan won se nse eyan na la se gbowo e be ba gbarun tin se lomi bon ba poruko e a ma se ni ha se ni pele ba gbo ko tin san ni he owo re o si po baba ba dele se Khalifa Abatrape o le je pe owo da ko mo na ni o fi rogun ti o se kini ti o se toju e be ba dele se ti wa awa ikan fi ka kan so pe kini nse yin a si bu ogun lu iro o a se test ni ayewo yo lo ni repete ayewo ti wa sire ki se muwure wa ki se magun tan wa ki se magbo wa koda o ti n ta foruko iya to be wa se baba ti mu awon ero igbalode wa ta ye ra gbe kini ohun lura ta ye wo a ti mo bi ti arun to sodo si lago ara wa a n palewo a si n pe peto ke ma bo wa ni ile ise wa to wa ni yun ni Ladipo yun number 6A Babs Ladipo Street yun ni Abule Egba ni Agbe Road ibe la wa sugbon kini ohun yo se dada bi en to je en to moju ogun baba pa obinrin re alejo mi mo ti gbianju loto to sugbon won agbara mi o ni le gbe e ba n ka wara ale
1: a ki wa pe aku dede asiko yi adeku bi ojo ojo seri aku li lo soke li lo sile wala wa ko ni gbe ene le ni o si ni je ise wa nle se Khalifa Abatrape adura ti a ma nse na ni pe to gbogun ninu aisan ati ti o gbogun ko ni fara temi tin ko ni fi se ibugbe ile se Khalifa Abatrape to wa ni number 6A Babs Ladipo Street Babs Ladipo Street e ma si gbo ke se Ladipo to so di o ke se Ladipo ti motion ti Abule Egba ni o Babs Ladipo Street Agbe Road by Rap Oil ni le po rabu tabi te ba ti ri awon lokada ni Abule Egba e pe n lo si ile se Khalifa e ti o ba ti mo ile se Khalifa e pe n lo si Rap Oil ile po rabu te ba ti debe e gba wa lago ni Abule Egba gbogbo bi kibi te ba ti nbo yala nbo lati Ogun State ni o ta ba ti de Abule Egba across si ile epo mobi ta ba nbo lati Igboro boya nbo lati Anapaja nbo lati Osodi Ikorodu ta ba ti le de Abule Egba ibe na lati ma ri iyana kan awon lokada wa nbe awon ni maruwa wa nbe e pe n lo si ile se Khalifa e ti o ba ti mo ile se Khalifa e pe n lo si ile epo rap te ba ti de ile epo rap e pe wa a gbe ero bani soro yin a si pe kan wa mu yin ni ile se Khalifa Abatrape gege bi a se mo yi pe igba igbadun yin ohun lo je wa logun ni akoko na ati ki gbogbo awon ti won ti lanfani lati ba wa da owopo ti won ti ra oja ni owo wa ni to ti wa fun itoju mo gba ladura pelu agbara ti Olorun ati ogo re atoruko re pe gbogbo won te gbe dodo wa ti esi logun wa si gbogbo eni yo ba ni ara mu gbogbo eni yo di ohun igbagbe gbogbo awon ti won se adura rin won lowo ti won fi ranse si wa ti won pe wa leyi ti o pe wa ti won fi ran wa lowo latara gbigba adura ti won ti ri mo gba ladura pe adura ti yin na o gba gbogbo won te esi gbe dodo wa pata gbogbo eni yo di ohun igbagbe ko si ni joko si odo ti wa ne won to wa gbo mi fun igba koko ile se Khalifa Abatrape ile se kan to ja si pe igba igbadun yin ohun lo je wa logun asi ma moju to bawon yin o si wa ni alaafia pelu egbogi ta je logun lodo awon baba wa ni ona ti igbalode e ma si mi gbo ni ona ti igbalode tori pe egbogi bile to wa lodo wa gbogbo e opolopo e lo ja si pe o ti wa lo ni capsule to rorun lati lo ni bikibi ni aye kaye ati ni asiko yo ti aba fe lo a si ni egbogi rara fun aisan kan ani bi merin marun tori pe ohun to ba lagbaja mu o sese ko ma ba tamedo ni ara mu a ri pe a ti n pariwo ose ilera a ti n pa gbe osun kan osun meji seyin a n so fun wa pe ipe yi po debi pe awon ti o le wa lati ona jiji koda lati ilu mi ya koda lati orile ede mi kódà níbi ní àwọn ẹ̀yà mi tí wọ́n ń gbọ́ wa nílùú mi ti iléeṣẹ́ ti àwọn bí àwọn ayé kára amóhùnmáfẹ́fẹ́ táwọn èèyàn wá ń gbọ́ tẹ́lómi ń pè wá láti oríṣiríṣi ọ̀nà ọwọ́ ajẹ́ ká pinnu pẹ̀lú àwọn ará iléeṣẹ́ àti gbogbo àwọn management pé a máa bá ètò yìí lọ ẹ̀dínwó yóò máa lọ títí ti ọdún yìí tí yóò fi kolẹ̀ kí àǹfààní yẹn ó lè bá a kárí torí pé iléeṣẹ́ kàlífà ń tá a fẹ́ jẹ òun nìkan kọ́ là ń dùn ó ń tá a fẹ́ jẹ ó wà ní orí ẹ̀ oríṣiríṣi meeting láti ṣe pẹ̀lú àwọn èèyàn pé báwo la ṣe fẹ́ ṣe táwọn èèyàn ò fi jẹ àǹfààní yìí torí pé àwọn àrùn tí àwọn èèyàn ń gbé wá kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kì í ṣe àfọ́fà omi nbẹ tó já sí pé ẹlòmíì ò lè ṣàlàyé ohun tó fà èyí wá fi ń fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ a sì fi ń dá wa lójú pé títí ọdún tí a wà yóò fi kolẹ̀ ètò ẹ̀dínwó yẹn ó wà ńbẹ̀ tẹ́lòmíì ọba máa dé pé báwo ẹ̀dínwó ńbẹ ni ẹ ṣe gbá ni àti dín ṣẹ́rí iléeṣẹ́ kàlífà ní nǹkan kan bàbá lè mú ohun tí ń bẹ nínú àìsàn ara kúrò tàbí nínú ìṣòro èèyàn kúrò àkìfikùn téèyàn bá ti dọ́dọ̀ wa èèyàn ó gba káàdì pẹ̀lú 5,000 naira nínú 5,000 naira tẹ gba káàdì yẹn a máa gba marathon flusher capsule táwọn tó ti wá sí mọ ṣẹ́rí marathon flusher capsule yẹn gbá ń kọgbìn ni torí pé tó bá fọ ìdọ̀tí jáde lára ẹlòmíì yóò máa béèrè pé ṣé ẹlòmíì lo ilé ìgbọ̀nsẹ̀ yìí yàtọ̀ sí èmi torí àwọn ìgbọ̀nsẹ̀ tí ó jáde lára onítọ̀hún a dẹ̀ tún gba marathon extra bitter ṣẹ́rí marathon extra bitter yìí láti ilé iṣẹ́ gangan fúnra rẹ̀ òun gan 5,000 ni òun ní egbòogi ìbílẹ̀ tó já sí pé tá a bá lò pọ̀ mọ́ ni ó sọ ohun tí ó ṣiṣẹ́ fún nínú àgọ́ ara wa tá a bá lò pẹ̀lú oyin yóò máa ṣiṣẹ́ fáwọn tó bá ní àrùn ẹ̀jẹ̀ ríru ìbálò pẹ̀lú ọ̀sán wẹ́wẹ́ yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìbálòpọ̀ tàbí obìnrin tí èélà rẹ̀ tí ò wá dédé tábálò pẹ̀lú omi ẹ̀gbọ́n yóò máa ṣe fún àwọn tó bá ní àrùn ìtọ̀ ṣúgà tàbí tó ń tọ́ àtọ̀jú tábálò pẹ̀lú ògì tútù tàbí mílìkì yóò máa ṣe fún àwọn tó bá ní ọgbẹ́nú tàbí onírànràn comfortability nínú èèyàn tábálò marathon extra bitter tá a jẹ orógbó tá a mú sí yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àìlèṣe déédé pẹ̀lú olólùfẹ́ wọn tábálò marathon extra bitter pẹ̀lú àdíẹ̀ yẹn àdí dúdú ó lè ṣiṣẹ́ fún àwọn tó ní àrùn ojú tí wọn ò rí nǹkan tó súnmọ́ wọn nǹkan tó jìnà sí wọn tàbí ojú ń gún wọn ojú yún wọn ojú ń pọ́n ojú ń wú yàtọ̀ sẹ́ni tí ò ríran mọ́ o bákan náà wọn ó máa ṣe fún àwọn tó bá ní àrùn inú egun tó bá jókòó wọn nílé dìde ẹ̀yìn ríro orúnkún ríro èjìká ríro igbá àyà dídùn ẹ̀fọ́rí láìmọ láìlóhùndíwọ̀n bákan náà yóò tún máa ṣe fáwọn tó bá ní àrùn inú iṣan nǹkan rìn káàkiri ara ọwọ́ mi ń kú rèrè nǹkan ń já mi jẹ lára nǹkan ń já mi jẹ lẹ́sẹ̀ ó dàbí ká pé kò sí ẹ̀jẹ̀ ńbẹ̀ tá a bá lo marathon extra bitter pẹ̀lú oríṣiríṣi nǹkan tá a bá lo pẹ̀lú omi eru yóò máa ṣiṣẹ́ fún àwọn tó bá ní àrùn ìpèníjà apá kan ò ṣiṣẹ́ mọ́ ẹsẹ̀ kan ò ṣiṣẹ́ mọ́ àti bẹ́ẹ̀ lọ nínú 5,000 yìí ni marathon extra bitter sí wa a wà á láǹfààní láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yìí á ṣe àyẹ̀wò fún wa lẹ́yìn àyẹ̀wò yẹn tó bá ní ká ra oògùn kan tàbí méjì ẹ jẹ́ ká gbìyànjú ká ra torí pé ẹ̀dínwó ti bá àwọn oògùn yẹn kì í ṣẹ̀dínwó yẹn gangan ló mata most ṣé ohun tí mo sanwó fún tó bá mi ní ara mu tábá wá ṣàyẹ̀wò yẹn tán máa ń ṣàlàyé àwọn oògùn ẹlòmíì bẹ tó já sí pé oògùn kọ́ ló need bóyá ó need kan tó lóyìnbó ń pè ní diet therapy tàbí exercise àyẹ̀wò yẹn sọ fún wa pé àrùn tó ń ṣe lágbájá yìí kì í ṣe àrùn tó bùkátà sí oògùn oríṣiríṣi àwọn àìsàn tí ń bẹ láyé lónìí látara ohun tá à ń jẹ òun láti kó ǹjẹ́ èmi àti yín mọ̀ wípé àwọn oúnjẹ tá à ń jẹ yẹn ohun tí wọ́n fi ń preserve ẹ̀ tàbí ohun tí wọ́n fi ń ṣe kó tó di jíjẹ ṣe mọ̀ pé ó léwu kì í ṣe ohun tẹ́nu ń kàn èròjà tí wọ́n fi sì kò sí yóò dá wàhálà lẹ́sẹ̀ ẹlòmíì lágọ̀ ara lẹ́fì máa gbọ́ àwọn oríṣiríṣi àrùn àmì ẹ̀dúndún yẹn jẹjẹrẹ igbá kan láwọn àìsàn tí ò sí láyé àtijọ́ ló fi já sí pé iléeṣẹ́ kàlífà bá tẹ́ra fi ti gbìyànjú láti lè eradicate gbogbo àwọn nǹkan wọ̀nyí láti lè mójútó sáwọn àìsàn tá à ń gbórúkọ rẹ̀ tí máa ń dẹ́rù bani kó tó dé ara ìyẹn gan pàápàá láti lè sọ di ohun gbàgbé nínú àgọ́ ara tíyẹn bá dé iléeṣẹ́ wa gan èyí ó ti rí àwọn oríṣiríṣi egbòogi ìbílẹ̀ lóríṣiríṣi fún oríṣiríṣi àrùn àwọn atọ́já sí pé àwọn ojú ọlọ́run àtọkùnrin àtobìnrin ẹ jẹ́ ká yọjú sí wa ká má dá ẹ̀bi ilé obìnrin nìkan ní àgọ́ ara tá a bá ti ṣàyẹ̀ fún wa ó lè sọ pé n ti ń sọ omi lọ́pọ̀lọ́ ti ń sọ alábìnrin alábìamọ di alábìamọ òun ló lẹ omi ilé sàn omi ilé má kí omi ilé má tó ní agbára bó ṣe kó ní agbára ó sì lè já pé máa ń bọ́ wá tí aláboyún tí arábìnrin tí wọ́n bá ti ní àjọṣe ó sì lè pàṣẹ kan ló fà wọ́n máa pè mí ní hormonal balance oríṣiríṣi orúkọ wọ́n máa pè mí ní PID wọ́n máa pè mí ní ovarian cyst àbí ẹlòmíì tó já sí pé àrùn inú egun àrùn inú iṣan kò lè rìn láti bíbáyé síbẹ̀ yẹn ẹlòmíì a máa tọ̀ kílẹ̀ tó mọ ẹ̀mẹwá ẹ̀mẹjọ ẹlòmíì ojú ẹlòmíì ń sú ojú ẹ ń gún ẹlòmíì ojú ẹlòmíì ń pọ́n orí kan tó jìnà sí orí kan tó súnmọ́
2: gbogbo awon kan yi ogun bi le nbe tawon babala wa nlo laye atijo aye elomi a ma ja elomi a ma mi gule gule elomi ba bere bayi ati dide isoro te ba bi elomi pe ki lo nse elomi o te sa laye elomi ti wa logun titi te ba dele re yo pe boya nta ogun ni elomi te ba dele re won le pa ni nse latara awon ogun to ti lo ti kini yan o sise ninu ago ara abi ko mu kini yan kuro e ma so pa won te ra ogun lodo won paro ihun to ba he lara mu o sese ko ma ba bi lara mu awon je kan de nbe to ja si pe elomi tun je oni je ka isan yen o ko ninu ago ara tori pe be se n fo kuro le tun je ni sinu ara yin so do fi aja pe le se kalifa ba therapy wa gbe gbugbo isan yo ti ba se ta ba sayo yen fun yin pelu ogun olorun gbugbo e ni o deun gbagbo e di o si ti ba oja wa titi de a ni sadeun ka ma mu se todun ni o fi pari a ma taja yen lo ni edewo tori to ba kale to ba kako ninu adua ninu adua e ma fi ranse si wa se kalifa wa ni number 68 Babs Ladipo Street ni agbe road e ma gbagbe ni agbe road labule egba te ba ti de rap oil le po rap oil abe ba ti bi abule egba le se kalifa le lo ton ba ti mo be e pe lo si le po rap ba ti de be e pe wa mo gbadura gbogbo won te ba gbe dodo wa gbogbo e pata gbogbo en yo di ohun igbagbe e to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati en te gbo mi ati mi tin wi ko ni fe ara eni kokan wa se gbogbo e je nde oke lohun amo e le pe wa sori ero bani 080 egbo 080-60-90-9516 egbo le kan si 080-60-90-9516 ele pe ele tun le se whatsapp pelu ogun olorun aisan to gbogun ati ti gbogun lara mi ati tin oni fara wa se gbogbo a ma reti eje ki mo marathon extra bit die
3: alaye o na lati gbo ni ekunrere iwo ni edinwo o si n lo ti di opin

tí wọ́n bá wọlé. Torí ó dàbí pé bí kéèyàn máa predict ni pé sí ó ṣeéṣe kí wàhálà bẹ́lẹ̀ lóòótọ́, ọ̀nà wo la lè gbà tí wàhálà ò fi ní bẹ́lẹ̀, kí ni èròǹgbà tí yín lórí ọ̀rọ̀ yìí, ṣé lóòótọ́ ni, só lè rí bẹ́ẹ̀ àbí kò lè rí bẹ́ẹ̀. Ó ta fẹ́ jọ gbéyẹ̀wò láàárọ̀ yìí nìyẹn, ó ta fẹ́ jọ gbéyẹ̀wò láàárọ̀ yìí nìyẹn. Ó ṣeéṣe ká láǹfààní láti pe àwọn ọ̀jọ̀gbọ́n pàápàá jùlọ tó mọ ti fún tẹ̀dọ̀ nínú ọ̀rọ̀ ti òṣèlú, ó ṣeéṣe ká gbé wọn wọlé láàárọ̀ yìí. Ó ṣeéṣe kó jẹ́ pé a sì ojú òpó sílẹ̀ kí ẹ̀yin aráalé kẹ́yìn náà kẹ́ láǹfààní láti dá sí. À ń bọ̀ ná.

0: lẹ́yìn
1: ṣọ́ra ẹ̀yìn gbọ́ wa fúngbà àkọ́kọ́ tá à ń gbéyẹ̀wò
0: a rí ìránṣẹ́ ọlọ́run kan tó jẹ́ pé àwọn náà wọ́n máa sọ̀rọ̀ nípa pàápàá jùlọ àwọn kan tó lè ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà prophet ayọ̀dẹ́lẹ́ primate ayọ̀dẹ́lẹ́ wọ́n ní ó ṣe é ṣe tí ààrẹ bọ́lá ahmed tinubu pé tí wọn ò bá ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ lẹ́lẹ́kẹ̀jì wọn ló ṣe kí wàhálà kó má bẹ́lẹ̀ wípé ó ṣe é ṣe kí wọ́n yẹ pé àti gbé ipò kalẹ̀ kò yẹ pé yóò pẹ́ dáadáa wọn ni bóyá láti ilé ẹjọ́ kan sí ilé ẹjọ́ kan lóríṣiríṣiríṣiríṣi wípé kò ní rọrùn láti gbé ipò kalẹ̀ kódà ọ̀rọ̀ yìí ò kí ni àríwísí tiyín kí ni èròǹgbà tiyín lórí ọ̀rọ̀ tó jáde lẹ́nu primate ayọ̀dẹ́lẹ́ kí ni àríwísí ti 09060013912 wọ́n sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú ti apc ni wọ́n ti lérò pé automatic ni wọ́n ní ṣùgbọ́n tí nǹkan bá lọ yí bírí pé ó mà ṣeṣe kí wàhálà kó bẹ̀lẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ẹ dákun kí ni èròǹgbà tiyín kí ni ojútùú ta lè rí sí orúkọ báyìí ní ojú òpó báyìí ẹnìkan wà lójú òpó. Hello. Ẹ mà káàárọ̀ sà orúkọ ẹ̀mí tẹ́tí ń pè wá. Babawa Olúkunlé ẹ káàárọ̀ sà. Hello. Oya ẹ dá sí láàárọ̀ yìí. Kì í ṣe gbogbo ran tọ́lọ́n bá fi wọ́n tàbí tẹnu mò ń lì jáde ló ó máa ń ṣe. Àgbọ́yé. Ọ̀dà pé ẹ̀yin níwòye ti ẹni pé tó bá dìbò tí wọ́n bá wọlé pé wọ́rọ́wọ́ báyìí náà máa gbéjọba lẹ̀. Kariwo pọ̀ jù. Ọ̀dà. Láì dìjà láì dogun ó ṣe kó gbéjọba lẹ̀. Ó máa gbéjọba lẹ̀ ọ̀dà. Ọ̀kẹ́ ọ̀dà ẹ ṣeun láàárọ̀ yìí.

0: Fi-Fi Radio 107.3 Anima
1: Fi. Ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fànù? Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ̀ wà, níbo ló bá lè rẹ̀ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ̀, ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn. Ṣùgbọ́n ṣá o, bó kò bá jìnà ilá kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ talé ni, o fẹ́ ralé ni, àtoríṣiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106-1687 or WhatsApp 0802389-4569. Wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó.

0: Fi-Fi Radio 107.3 Anima Fine.
1: Fine, fine. The station where they hot.

Ẹgbẹ́ mo ní ẹgbọ́n, mo fẹ́ sọ nípa rédíò. Ẹgbẹ́ mo ní ẹgbọ́n, mo fẹ́ sọ nípa rédíò. Rédíò tó ń sọ ní ìgboro nìsinyìí o. Rédíò tó ń sọ ní ìgboro nìsinyìí. Ká tẹ̀lé, ká fàkó, mọ́ fúyọ. Ètò tó ń fọ́n mọ́ lóye tiwọn ni. Àṣà àti ìṣe ná fi yàtọ̀ sáwọn tó kù.

0: Radar, Fi-Fi Radio, 107.3,
1: Anima Fi. Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ojú alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ wà, níbo ló bá lè rẹ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan a máa ní tẹ́, ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn. Ṣùgbọ́n ṣá o, bókò ò bá jìnà ilá kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ talé ni, o fẹ́ ralé ni, àtoríṣiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn services wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewé Ńlá Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan re.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State or call 070-31-06-1687 or WhatsApp 080-23-89-4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó

0: Wi-Fi Radio 107.3
1: ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mú gò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ni ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun state ọkọ 07031061687 or whatsapp 08023894569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó ṣe nǹkan re.

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ ń lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ilá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowó de dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106168 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fún

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ̀fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó.

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ wà níbo ló bá lè rẹ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlá kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ talé ni o fẹ́ ralé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìs wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ̀fànù fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kànbalẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ fowó

0: Kayak. Fi-Fi Radio 107.3 Anima Fi.
1: Ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fanu? Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe, ṣùgbọ́n bó lọ̀rọ̀ ojú alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàláà mi nílé ayé Èdùmàrèjẹ́ ń lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́, pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ wà, níbo ló bá lè rẹ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹ yẹ gan mọ́ ni tẹ́, ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn. Ṣùgbọ́n ṣá o, bókò ò bá jìnà ilá kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ talé ni, o fẹ́ ralé ni, àtoríṣiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìs wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní fowó de dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106168 or WhatsApp 0802389 4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewé Ńlá Property and Renovation. Ká lè jọ fowó.

0: multimedia concept náà lè ti fẹ́ wò wá ẹ máa rí wa kété kété kété. A sì ń pè yín ní orí ètò yìí pé wá polówó ọjà yín àbẹ̀mú polongo yín wá àbẹ̀mú polongo yín wá èyíkéyìí ẹ̀bá mú wá bẹ̀
1: ọ̀tà
0: ẹ̀wọ̀n ní ẹ̀ta ló máa ń tàkọ́ mọ́ ronkó tó tà ẹ jẹ́ ká fi tiwa ẹja fi gbé tiyín lárugẹ. tó ọládùn ajayi òun lorúkọ tèmi mi lọmọ nílẹ alápẹn lílu ìjàìjàyí ti kún mi kún mi ti ń kun mọ lórun ajadi ìkọ èmi lọmọ ìgbàmọlé tàbí agbègbè àkàlà ọmọ agúnyán pupa fàlejò pupa ojú ń tàlejò ojú ń tiyan èmi lọmọ gbẹdú àlùlà ọmọ onígbẹdú àlùlówó lọwọ èmi náà lọ máa sọrọ là ọ máa sọrọ lówó lọwọ. gbére dárúkọ rẹ fáwọn ará rẹ.
1: orúkọ tèmi ẹsà ìzìkẹ èmi lọmọ nílò alákùnkùn ẹrọ ọmọ ọlọta ọmọ ògiri mo bá òmùwò mù mí ọmọ babájídé mo bọ lọpa oṣù miwe
0: ọmọ onílẹ báwo ọkọlẹkùn tẹwà tẹwà. a tọ́jú ẹrúkọ ẹnìkan pamọ́ ṣé ká fi ṣe bonus káwọn nǹkan tẹ sọ rítalẹ ẹni tó wà ń bíbẹ tí ó yẹ tó ṣe máa gbẹnu sí máìbọ tá a ti dàrú kọ
1: ókè
0: o ti jábọ jábọ àbí o jábọ
1: mo so padà ìgbà tí mo jà mo wá sáré so padà
0: wọn gbọ́ ẹyin lohun
1: wọn gbọ́
0: ẹyin ni tó bá ti jábọ́
1: mo kọra já báyìí mo kọ tó padà ni.
0: ok ká bèrè lọ́wọ́ àwọn èèyàn pé ta lẹ́ni ọ̀hún mi ní ìdẹ o tún mọ̀ pé wọ́n kọ́ tó so mọ̀ pé
1: orí so
0: ẹyin ni ó ti jábọ́ kò ṣe
1: púpọ̀
0: àrẹ̀mọ́ wà ń bí pẹ̀lú wa gbagbagba lójókò àrẹ̀mọ́ dárúkọ rẹ fáwọn aráalé.
2: orúkọ tèmi náà ni aládé ọlọ́dàbí promise táwọn èèyàn sí àyọ̀dèjì ọmọ alẹ́ mi lọ máa gbọ́ sáà ọmọ tí ò ní sá ọmọ gbọ́ yàyà máma yà ni wọ́n bá bá tèmi wọ́n ní ìbàdàn tí ò jà lójú lórí ọmọ nílẹ̀ ní olè tí ń gbàṣọ mẹ́wùkọ́ ọmọ bá rọ́bìnrin ọgbọ́dọ́ tó tun tì tó mọ́lẹ́ lójú ọ̀lẹ̀ ni a pẹ́
0: ọkọ lẹkùn tẹwà tẹwà nú ẹ ṣe mí o ṣùtì rọmọ ẹ ayaba ṣo rọmọ ẹ ṣé ìjẹ́ bó ti kó wọn délé mélòó ló ti kó wálé. èmi ló máa bèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀yin ìyá lẹ máa ń mọ bó ṣe ń lọ
1: ọkùnrin sọ̀rọ̀ lọ́rọ̀ tó wà nílẹ̀
0: ní ìgbàdí ìṣẹ́lọ́kùnrin ìbàdàn tí ò jalè
1: olójúlọ
0: ó wá ní kìí ṣe
1: bí kò wá ṣe bí aṣọ ọkùnrin ṣe bí ìbàtà
0: kò ṣe bí
1: owó
0: ṣùgbọ́n
1: àrẹ̀mọ
0: ọmọ kan ó tiẹ̀ jẹ́ pẹ́lẹ́ ọmọ ṣé tiẹ̀ rí ọ̀rọ̀ ìbàdàn yìí kí ni ká fi nígbà tí mo wà ń lu ìbàdàn ọmọ kan ló ń jẹ́ ọmọ ọdẹ ó ń kọ́ṣẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi kan ọmọdé ọjọ́ kan mo wá ní wá ọdẹ bo nìwọ tó lọ máa pẹran tó jẹ́ pé iṣẹ́ alumílíọ̀nù wa ń kọ́
1: ó pọdé obìnrin
0: ló bá ní ọdẹ ọmọge ni mo lọ́gà ẹ tọ́jú àwọn ọ̀gá rẹ̀ sí ìbímọ obìnrin rẹpẹtẹ mo ní ẹ tọ́jú
1: àwọn yìí
0: ààrẹ wọn kí ló mú wá fáwọn èèyàn lónìí jẹ́ kó gbóhùn ẹ̀ láti ilé wa.
3: mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èdè alẹ́ o.

0: ọmọ
1: lẹ́ẹ̀kan sí ngbàtà bá fi parí ètò ìyá máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa jáde àti ti iléeṣẹ́ tá a wà yìí ìyẹn fine fine radio ẹ lè wá sí commercial center wa àbí commercial room wa àbí kẹ́ ẹ pé mi bó jẹ̀jẹ́ ayabalẹ̀ bá pè tẹ bá fẹ́ polówó ọjà àbí tí ẹ mọ̀ pé à ń gbádùn yín nìkan ò tó onígbọ̀wọ̀ ló
2: lẹ́tọ̀
1: ètò òun ló ní onígbọ̀wọ́ a bá máa fi padà dé ẹnu ìdílé wa òun lẹ́ bá wa.

0: ọ̀rẹ́ àròlé ló mú ọ̀rọ̀ kan wá tí mo jẹ fẹ́ pé ẹ̀yin èèyàn dá sí nítorí pé ṣé rí ayaba yèmí o mọ ohun tó máa ń ṣe o àwọn ọ̀rọ̀ tí ayé bá kọjú sọ̀tún níṣẹ́ layaba ó kọjú sósì.
1: I reject it. Kí ló fẹ́ fà yín?
0: Nígbà tí
1: wọ́n
0: mú ọ̀rọ̀ wá, wọ́n mú ọ̀rọ̀ wá.
1: O ṣe máa sọ pé
0: mo jẹ̀dá sí jẹ́jẹ́ bó ṣe tọ́ àti bó ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà mo sí oppose mi.
1: Ṣé èmi ò yẹn èmi ọmọ kékeré lèmi?
0: Ayaba
1: báwo ṣe máa máa expect pé gbogbo nǹkan tí wọ́n bá ti support òun náà ni the right thing.
0: Ayaba tó bá ti ń sọ̀rọ̀ ibi tá a bá jọ dúró àgbà ni mo jẹ́.
1: Ṣùgbọ́n nǹkan tí mò ń sọ ni pé ìfún kó jẹ́ ọmọ téèyàn bí náà ni tó bá dé àti dé pele kan wà mọ̀ pé òun náà ṣe ọmọ kékeré mọ́ ẹ jẹ́ kó náà kó sọ̀rọ̀ because ẹ bá sọ pé ọ̀rọ̀ tó náà fẹ́ sọ ó ní mí ni.
0: Ọmọdé ajé ní sùúrù kan pè sọ̀rọ̀ kó tó dá sí i ṣé nǹkan tí mo sọ ràn gí ni. Ṣé nǹkan tí mo sọ ràn gí ni? Ọmọdé àti ẹ̀jẹ̀
1: òun
0: sọ lójú gbogbo àwọn èèyàn sì pé
1: nǹkan tí mo sọ ràn. Kí ló mí pẹ̀lú ibi tí gbogbo èèyàn bá kọjú sí?
0: Òkè
1: máa
0: explain máa explain
1: máa
0: explain káwọn èèyàn gbọ́ wàá jẹ́ pé táwọn èèyàn bá dá sọ́rọ̀ wàá mọ̀ pé ìwọ gangan fúnra
1: rẹ pé ìwọ ti àṣọ máa sọ pé
0: èèyàn ń dà nǹkan rú ayaba èèyàn ò kí ń dà nǹkan rú
1: èèyàn máa ń tó nǹkan ni.
0: Mi ní fẹ́ kẹ́ àrẹ̀mọ́ ti sọ̀rọ̀ nítorí pé mo mọ̀ pé bọ́ yẹn ọmọ yẹn ṣọ́ tó máa fi ń sọ̀rọ̀ ó ju brain ẹ̀ lọ máa fẹ́ kó dá sí last máa fẹ́ explain kí ni ẹ̀ bó ṣe rí. Mo mọ̀ pé ìwọ náà máa fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n allow me to talk jẹ́ kí n sọ bó ṣe rí gangan.
2: Ṣèbádé orí ọkọ ni wọ́n.
0: Ẹ máa gbọ́ bí ọ̀rọ̀ yìí ṣe rí leléyìí.
1: Mi ò sọ pé mi ò ní kó sọ̀rọ̀ ṣùgbọ́n kò wá máa ò tí sọ̀rọ̀ ò tí sọ pé torí tí abáyaba ṣe máa ń sọ̀rọ̀ tiẹ̀ ibi tí gbogbo ayé bá dorúkọ.
0: Nígbà tó ń gbọ́rọ̀ wá nígbà tí kò sọ̀rọ̀ tó sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kọ́ ṣó yẹ kó sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀.
1: Nǹkan tó fẹ́ sọ ni kó sọ má sọ fún mi pé mo kọrí síbì kan.
0: Ẹ̀yin èèyàn mi máa gbọ́jà rè.
2: Obìnrin tó ní.
0: Ẹjọ́ ẹ̀ ni mo dìídì wá fi sùn lónìí.
2: Ìwà tó lẹ wà.
0: Ara ọmọkùnrin kan ló wá bá mi ọ̀rẹ́ ló jẹ́
1: ọ̀rẹ́
0: ọ̀rẹ́ ṣé kí n sọ pé ọ̀rẹ́ ni ọ̀ jọ lọ
1: sọ́kọ́
0: ọ̀ṣàmọ́ra ọ̀jọ̀ lọ léwe ni ó bá mi ó wá fi ọ̀rẹ́ wọn kan náà ó fi sùn ọ̀rẹ́ wọn yìí wọ́n ti ṣe ọṣẹ àdéhùn pé àwọn fẹ́ fẹ́ra èmi ò tiẹ̀ gbọ́ sí ọ̀rẹ́ gbogbo àwọn ọmọ tá à ń sọ yìí náà la mọ̀ ní àdúgbò gbogbo la mọ̀ ládùúgbò but ẹ mọ̀ ọ̀nà ogún ọmọdé ò ń ṣeré fógún ọdún èyí tó jọkùnrin tí wọn mọrọ ẹwà yìí òun tiẹ ti wá ó ti ríṣẹ cbi ó jẹ ti kúrò ládùúgbò ó kúrò ládùúgbò ó wá ní ọmọbìnrin wá èmi kọ mọ pé mo máa ń rọmọ kan lọwọ ẹ ló bá ní dádì mo fẹ rí yín o ìjẹ kílódé kí ló ṣẹlẹ ló bá ní ẹjọ sukọmi ni òun mú wá o kí lẹṣẹ tí sukọmi ṣe ló bá ní àrẹmú náà mọ sí i pé nígbà yẹn àwọn ti ń jọ nádẹ ń pa àwọn fẹẹ fẹra ó ń sọrọ bí ọdún méjì àbọdún mẹta sẹyìn ńsìn ló ní àwọn ti nádẹ ń pé àwọn fẹẹ fẹra àmọ gẹgẹ bí ọkùnrin àtòbìnrin ẹmọ ọkùnrin àtòbìnrin òde ìsìn àwọn ọkọ
1: lóra
0: ó ní bóun ṣe lóyún nìyẹn ó lóun ti ẹrù pé yóò kọkọ yarí pé òun ò fẹ oyún ni àbí òun ó ní inú ẹ bá dùn ló bá báwọn ó nájọ kan lòun jẹ ẹdọdù ẹ àwọn ò tí ì ṣe mọ mímẹ àwọn ò tí ì ṣe nǹkan kan ló bá ń fọwọ́ síkùn òun ẹmọ kí bàbá bíbí máa ṣàwàdà ló bá ní ọmọ yìí tó bá ti jẹ́ tèmi o ọkùnrin ní òjẹ́ nítorí ọkùnrin la máa kọ́kọ́ bí ní. Ilé àwọn ó ní lòun bá jẹ̀ bá ṣe àwàdà o ó ní lòun bá sọ pé
1: ó kàn dé bá ṣàwádà.
0: Ó lóun sọ pé ṣé o rò pé wọ́n lo lóyún ni.
1: Ta ló sọ fún ẹ pé wọ́n lo lóyún.
0: Ó lóun fi bá ṣe àwádà ni. Ó ní at the end of the day bọ́ yẹn bá tẹ̀kẹ̀ pásánà ló bá sọ pé wàá gbóyún lọ fún
1: ẹni tó lóyún.
0: Ó ní inú bá bí òun náà lòun bá bí inú lòun bá ó ní ìgbà tó yẹ kékeré ṣe pé òun náà òun ò lè dá dádì òun náwó lọmọ mi òun náà kéde olóòbá bá bínú ati daddy ati won la ba reti pe ti
1: o
0: ba wa bi awon
1: o da wa expect won pe ko ti e wa be o
0: eh to pe ti o ba wa bi awon ko ni gbo oyun yen awon o ni gbo oyun yen fun ti o ba je o ni laarin e awon bi mo oro ta so itin lo bi odun meji koja o ohun bi mo ko wa na o la won sese wa gbo lenu bi ose to lo yi pe December o fe se marriage
1: o
0: fe se gbeyawo alarede
1: pelu elomi ni December
0: o fe se gbeyawo pelu
1: o fe se gbeyawo pelu ana elomi obirin mi ni December
0: e gbo to ba je yin ni kile ma so n ba je so fun mu ni ah oro ti gba suru o
1: ah suru
0: ni suru ah mo ni oro ti gba suru o eh wa ni suru je ki won se igbeyawo ile to ti e fe se yi ton eyin yen a joko a soro won do ti asise to ba ti wa di pe won se gbeyawo ton a pe joko e ma da ohun ayeye to n bo lona ni aya baba to won bi pere gaga lo ni o ti o gaga si igbeyawo wo lo nse o ye ko gbo mo baba ni o ye ko yawo yen mo ni
1: o je kan bo temi se bi won ti so ti en si o wa so fun o ti rojo niyan e bo bi o ba se so be na lori ipo ti o so fun pe ta o fi ba sere o so pe ah ta yo so fun e pe wo lo ni omo se mo n ba yan sere ni
0: iru ere wo niyan
1: o wa lo yen fi da omo bi o fi n to omo awa o wa dede so pe wo fe se igbeyawo emi de so mo ni ko lo pe iyawo to fe ma ba mi so ma so fun mi ti mo so je ke mi fe nu ara

0: ìgbéyàwó mọ́.
1: Ó wá padà fẹ́ni tó fún lóyún tẹ́lẹ̀.
0: Ó fẹ́ dà ìgbéyàwó gan, ó fẹ́ dà ìgbéyàwó tó tọ́ bẹ́ ṣe rú.
1: Mi sọ pé mo fẹ́ dà ọ́, tèmi ni pé kó jẹ́ kó lọ sọ fún pé ìyàwó ẹ̀ ti ọkọ ẹ̀ ti ní ọmọ níbì kan.
0: Jẹ́ ká rẹ̀ mọ sọ.
1: Ó yà, àṣebá. Àwọn ìjọ fún ni.
0: Ní ìdàṣẹ ìrọjọ fún torí pé ó ti mọ̀ sí ó mọ̀ wọ́n ó mọ̀ ìní ọmọ ẹnìkejì gbogbo ọjọ́ ṣe kékeré ládùúgbò ni mo gbọ́jà rè.
1: Ó lọ jọ́.

ọ̀rẹ́ mi níbo ló lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrèjẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan a máa nítẹ̀ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olólùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísìírísìí dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn services wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo Street off Ayolo Bus Stop Ayétoro Ìtìlẹ̀ Ogun State ọkọ 0703106 1687 or WhatsApp 0802389 4569 wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kìí ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ju alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bó kò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewenla Property and Renovation Real Estate Agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní Ewenla Property and Renovation Real Estate Agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ address wọn nìyí 1 Arowolo Street off Ayolo bus stop Ayetoro Itili Ogun State Ọkọ 07031061687 or WhatsApp 08023894569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ Ewenla Property and Renovation ká lè jọ

0: Fi-Fi Radio 107.3
1: Anima Fun. Ọ̀rẹ́ mi, níbo ló lọ lánàá tó sọ fànù? Fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu. Kì í ṣe pé fàájì òwe mi náà ṣe. Ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára. Bí olórin tó ní, láàláà mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́. Ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà, nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́. Pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí. Lóòótọ́ ló ṣe fàájì, níbo ni sáìtì rẹ̀ wà, níbo ló bá lè rẹ̀ dé? Kò mà sí kékeré akàn tí kì í nílé lórí. Bẹ́ẹ̀ ẹyẹ gan máa ní tẹ̀. Ṣó mọ̀ wípé bó ṣe ń mugò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn. Ṣùgbọ́n ṣá o, bó kò bá jìnà, ìlà kì í kó. Ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent. Àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé, bá a ṣe donílẹ̀. O fẹ́ ta lé ni, o fẹ́ ra lé ni, àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la. They are ready to find a perfect house that you can call your home. Àwọn sáfísìsì wọn ní Ewé Ńlá Property and Renovation Real Estate Agent ni wọ̀nyí: Estate Agent, Land and House Sales, Filling Station, House Management, Real Estate Consultant and Developer. Gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀. Àdírẹ́sì wọn nìyí: 1 Arowolo Street, off Ayolo Bus Stop, Ayétoro, Ìtìlẹ̀ Ogun State. Ọkọ 0703106-1687 or WhatsApp 0802389-4569. Wọ́n náà tètè kàn sí wọn níléeṣẹ́ Ewé Ńlá Property and Renovation ká lè jọ fowó ṣe nǹkan rẹ̀.
2: Fine, the station where they hot. Your

ọ̀rẹ́ mi níbo lo lọ lánàá tó sọ fanu fàájì sàn bí mo ṣe ń jẹ ni mò ń mu kì í ṣe pé fàájì òwe mi náà ṣe ṣùgbọ́n bó lọ̀rọ̀ ọjọ́ alẹ́ ló ń ká mi lára bí olórin tó ní láàlàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ ló ń sọ bọ́jọ́ ọ̀la ó ṣe rí nígbà tá a bá dàgbà nígbà tá agbára ò ní sí mọ́ láti lè ṣiṣẹ́ pàápàá bí orílẹ̀-èdè ṣe ń dẹnu kọlẹ̀ sí lójoojúmọ́ yìí lóòótọ́ ló ṣe fàájì níbo ni sáìtì rẹ̀ wà níbo ló bá lè rẹ̀ dé kò mà sí kékeré akàn tí kì í nílé lórí bẹ́ẹ̀ ẹyẹ gan mọ́ ní tẹ́ ṣó mọ̀ wípé bó ṣe ń mú gò kan odidi blọ́ọ̀kù sáìtì kan ló ń mu yẹn ṣùgbọ́n ṣá o bóko ò bá jìnà ìlà kì í kó ọlọ́run ọba mi ti ṣètò iléeṣẹ́ kan tá à ń pè ní ewé ńlá property and renovation real estate agent àwọn olùṣèrànlọ́wọ́ fún ni lórí bá a ṣe donílé bá a ṣe donílẹ̀ o fẹ́ ta lé ni o fẹ́ ra lé ni àtòrísiríṣi dúkìá ti fini lọ́kàn balẹ̀ lọ́jọ́ ọ̀la they are ready to find a perfect house that you can call your home àwọn sáfísìsì wọn ní ewé ńlá property and renovation real estate agent ni wọ́n yìí estate agent land and house sales filling station house management real estate consultant and developer gbogbo ẹni tọ́lọ́run ọba bá fọgbọ́n sí nínú ní ìfowódé dúkìá mọ́lẹ̀ àdírẹ́sì wọn nìyí 1 Arowolo street off Ayolo bus stop Ayétoro Ìtìlẹ̀ Ogun state or call 070-31-06-1687 or whatsapp 080-23-89-4569 wọ́n náà tètè kàn sí wọn nílé iṣẹ́ ewé ńlá property and renovation ká lè jọ fowó ṣe